0: Ayé Ọlọ́run la tójú wá sí mọ̀lẹ́ alẹ́ aláàárọ̀ yìí. Láti rí mọ̀lẹ́ aláàárọ̀ tí ó ní, mo gbàgbọ́ wípé ire àti àánú yóò máa tẹ̀ wá lẹ́yìn. Ní àárọ̀ yìí, ayọ̀kàn ní ìwé ìwé númẹ́rì orí kọkànlá ẹsẹ̀ kẹtàléní ogún. Olúwa sọ fún Mósè pé ọwọ́ Olúwa kò wá kúrú bí ó rí bí nísìn bí ọ̀rọ̀ mi yóò ṣe sí ọ tàbí kì yóò ṣe. Ọlọ́run dúró ti rí rẹ̀, Ọlọ́run jẹ́ Ọlọ́run aláàánú, Ọlọ́run ti kí ìfàlì rẹ̀ sẹ́yìn. Mo gbà pé bó ti ń jáde láàárọ̀ yìí tó bá dún ní májẹ̀mọ́ Ọlọ́run tó dún ní ìrírí Ọlọ́run májẹ̀mọ́ ti bá ọ̀dá yóò wá sí ìmúṣẹ. Bó ti lọ láàárọ̀ yìí ní gbogbo ọ̀nà rẹ ti ọ̀nà rí Ọlọ́run lọ́wọ́ kó sì ní ìgbàgbọ́ nínú rẹ̀ ojú kí ó sì tì ọ́ yóò mú ìyá sí májẹ̀mọ́ ṣe nínú ayé rẹ̀ wá sí bá àánú pàdé. Gbàgbọ́ nínú rẹ̀ dún nínú rẹ̀ tó pé kì í dojú tì ìlẹ̀kùn àánú kó sì ṣe fún ọ. Bá Ọlọ́run gbọ́ máa kà nígbà gbogbo tí ó ṣe ọ̀rẹ́ koríko sọ̀lẹ̀ yóò sì tì ọ́ mú dé òpin. Èmi ni ìránṣẹ́ Ọlọ́run aláyé. Ayọ̀ Akínsẹ́yìn.
1: Alhamdulilah wa salatu wa salam ala rasulillah adapẹ lọ sí ọdọ Ọlọrun atọrọ ike àti gẹfà nabi sallallahu alaihi wasallam atawọn alẹ atawọn sahaba àti gbogbo atantẹlẹ ojúpàṣẹ àwọn adájọ gbẹdẹ alkiyama kíkẹ atọlọ Ọlọrun àlàáfíà Ọlọrun ọmọọba fún gbogbo ẹyin olùgbọ wa kí Ọlọrun ọba àríkẹ ọlá kó ṣàlékún dáadáa wa. Ní èyí tí a fi ṣinilétí láàárọ yìí ó ní alámọdé nípa ìbẹrù Ọlọrun Allah subhanahu wa ta'ala ojú ìyá wípé ya ayé ẹlẹ́dínà amẹ́lú takùlọ́à akọ̀tù kọ́tì ì wàlẹ̀ àtàmùtún náà ìlànà tó mùsùlùmọ́ọ̀n apẹ̀yìntẹ́jọ́ olùwàgbọ́ òdodo báyọ̀ ọlọ́run ọba bó ti tọ́ àti lódodo bó yẹ kẹ́ ẹ páyọ̀ ọlọ́run ọba torí kẹsì gbọ́dọ̀ fáyé lẹ̀ àfi nípẹ̀ tó gbà tán fún ọlọ́run ọba àlékẹ́ ọlá ọlọ́run yóò máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa yóò fi àbò rẹ̀ bò wá yá lọ rí abọ̀ rí Allah subhanahu wa ta'ala yóò pin wa nípe dáadáa láàárọ̀ yìí ọlọ́jọ́ kan rẹ̀ ọlọ́run wa la haula wa la quwwata illa billah.
2: Akíwa pé a kú ojúmọ́ lónìí, ojúmọ́ tó máa lónìí, ojúmọ́ rẹ ni yóò jẹ́ fún dúdú wa. Ọ̀rọ̀ ta ni kíkẹ́ àwọn ìbára wa sọ̀rọ̀ lónìí, òun ni sùúrù. Kí ni à ń pè ní sùúrù? Àwọn àgbàbọ̀ wọ́n ní sùúrù, òun ni bàbá ìwà. Tíyàn bá ti ní sùúrù tó bá ṣe ohun tó yẹ kó ṣe, á jèrè ayé. Wọ́n ní ká má fi kánjúkánjú ṣe ayé, ká má fi wàdùwàdù pinlẹ̀ ọ̀rọ̀. Nítorí ifá sọ nínú ojú fa ogbèyọnú. Ó ní inú bíbí ò dá nǹkankan fún ni sùúrù ní bàbá ìwà. Àgbà tó kọ́lé tí kò ní sùúrù. Aworolólé ló ní ajáfọ̀rún mìlà. Ó ń lọ rè fẹ́yà tí ń ṣọmọ oníwò. Wọ́n ní kára lẹ̀ ẹ̀bọ ni kó máa ṣe ẹ̀yin ọmọ pé ìyá tí ọ̀run mìlà jẹ́ níwò. Òun ló ń jẹ́ ìyàwó. Tí ọba ní sùúrù gbogbo ohun tá ń fẹ́. A tò lọ́wọ́ ire owó a tò lọ́wọ́ ire ọmọ a tò lọ́wọ́ ire ayé a tò lọ́wọ́. A tún wá ní ẹ̀mí gígùn àti àlàáfíà. A tún ní ìfọ̀kànbalẹ̀ láti lo gbogbo ore tí ó bá tò lọ́wọ́. Orúkọ mi ni Olúwo Dr. Fáṣọlá Fáníyè.
3: Kí wá kú ojúmọ́ rí lónìí ọjọ́ kẹta nínú oṣù kẹjọ ọdún 2026. Ire owó ire ọmọ ire àlàáfíà àìkú ti ṣe bálẹ̀ ọ̀rọ̀ yóò jẹ́ ti gbogbo wa. Akíwa lórúkọ ọ̀gá àgbà aláṣẹ iléeṣẹ́ Radio One Nigeria ẹ̀ka tipinlẹ̀ Èkó àti lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio 101.3.5 FM. Adétohun Olúwọlé lórúkọ mi. Àkókò ìtúsílẹ̀ lẹ́tọ̀ tá ó fi ṣíde ètò láàárọ̀ tòní ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo ilé ẹ jẹ́ ká lọ gbọ́ Ọlọ́run Elédùmarè yìí yóò jẹ́ kí gbogbo wa kárí ìtúsílẹ̀ ìdáǹde àti òmìnira.

0: Mo ki gbogbo eyan omo Olorun te lori ofe ati gbo mi ni wakati mayi radio yen kuro sa mayi radio yen kuro ma aran mi si o sa aran mi si o ma iroyin ayo ni mo mu wa fu oni ose tutun yi ni ose tutun yi wa ri ran lowo gba ni ose tutun yi o boju rere atanu Olorun pade ni ose tutun yi o ni ri ku omo in the name of Jesus. Oruko mi na ni Woli Ajirere Victor Daniel aka Anyofe Jesu ti gbugbu aye mo si babori oke tu sile mo ko fe gbadua fun ele ni ade fe fi eni play testimony to ba di ola ma ma soro lori oro Olorun gbo ti eni to ni ma je mo ni ki so fun e ni ose yi bese to je yen di sisan alaanu kan to ni lo to ma be egberu aye re ti o ni wo mistake ye o ya lo rin padi e lose tutu yi wari ina lo wogba o boju rere atanu Olorun pade o ni siku omo lose yi ayo o ni tu oda ayo o ni de loru osan gangan ina omo o ni ju o ayo o ni bo bato fo senu ona le re in the name of Jesus inu mi kan da dede dun kini di awon eri to soro gbagbo tenu awon eyan jade awon ti o ri mi ri to si je pe asori afefe lo lo kaye won nibi to wa melo melo wa ni wa to ngba mi ni wakati ona ti mo ngbadua loluwa ni omo mi ni ki awon eniyan fi nkan rere fi sileku ana ose tutun yi tori lose ta mu yi ire nbe nu ose yi igbedide nbe nu ose yi aseyori nbe nu ose yi anu si nbe nu ose yi fun awon to se ta ti gba bibeli ni emi o sanu fun awon temi o sanu fun lara yi te fe ri anu ose yi gba bi yanju ti woli ba ti ni ko se tele bibeli ni bi won ba fe to si gboran dandan ni ko jere le na eni ba gbagbo ni woli dandan ni ko jere woli eni ba fo mi je furugbe dandan ni ko fa yoka ko ba mi mu iyo o ya da sinu cup be si egbe radio bi ti mo tin soro yen oni se woli ta fe se leni mo gbarabo e je kokon sare de yaroke ka sare gba won tesi woni abami yi ni kokuru engineer mi sare ba mi gbe soke ka won eniyan gbo engineer
1: Kọmi Mary Ademola wa lati mi Ijeri Ekiti. Mo ti ma n gbọ program baba yan fẹ lorisirisi. Awọn testimony yẹn ni mo ti ma n gbọ. Mo wa sọ pe awọn testimony yi so ri sa. Mo sa ma n bi ara mi ninu ọkan mi tori awọn orisirisi awọn ijanu ma ni so de possible ki nkan bẹyẹ ṣẹlẹ. Ọjọ yẹn mo wa ṣe 1001. Nígbà tí mo ṣe ó ní kọ́ pé wọ́n mo pe nọ́mbà yẹn bẹ́ẹ̀ tí nọ́mbà tí mo fi má sí orúkọ wọn 37 instead of 30 mo pe wọn gbé kọ́ wọn ní mo ti sọ pé kò rí mo sásìmí ara mi ò ṣe gbọ́gbọ́ wọn tó tún jẹ́ ìyẹ̀gbà yẹn má nǹkan tún jẹ́rìí ó lóun ẹnjìníà òun ṣe ọrẹ 50,000 àwọn rí
2: 1,280
1: wọn ní ọ tún gbédé mo ní wọn sátú jẹ́ kí n ṣe ọjọ́ yẹn dájú wá ní tí wọ́n bá ti ṣe kí wọ́n pe àyànfẹ́ jésù lẹ́ẹ̀mẹsàn-án sínú omi kájẹ̀ pé àwọn mo wá ṣe 2,200 naira mo wá pe orúkọ àyànfẹ́ jésù lẹ́ẹ̀mẹsàn-án sínú omi mo lọ fi wẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ká ṣe olúwa mo ti ṣe bọ́ ṣe ní kí n ṣe o ó rí bó ṣe yẹ kó rí o mo wá sinmi mo wá pe nọmba àwọn ọjọ ẹni mo ṣe wá gẹẹti nọmba yẹn tó jẹ 30 lo last year mo tún pe tó ní dàárọ yìí mi ò rí wọn bá sọrọ ọlọgbọn mo sì mi nígbà tó wá jí alẹ àbúrò mi yẹn wá pè mí àbúrò mi yẹn ọmọọmọ mi mi ni kì í ṣe dájú kan náà ló bí wa ó wá ní àǹtí òun yẹn ó ní báàgì wo ni kó bá mi ṣòwò sí mo ní mo jẹ wẹ́mà lówó o má ṣòwò sí wẹ́mà o money point ó pè ní kó lo mo lówó wo nìyẹn ó ní kíní ilé tí wọ́n tà ti dájí àwọn ó ní wọ́n bá nǹkan tó yọ sáwọn lọ́wọ́ kóun fẹ́ fún mi ní díẹ̀ bẹ́ẹ̀ ó sá ṣàlàyé bí wọ́n ṣe pín owó yẹn bá ṣe pé owó yẹn jẹ́ mọ́ wọn lọ́wọ́ ó dẹ̀ ṣàlàyé àwọn kan tó yẹ káwọn ẹ̀gbọ́n òun fún tí wọn ò fún tó ní nínú tòun náà lòun ti máa fún wọn gbogbo ẹ̀rọ kan mi ni pé wẹ́ẹ́ tó bá máa fún mi kó fún mi 50,000 mo sáàdì ṣe sí òbí wa lókè ó tún wá bèrè pé nọmba ọmọ mi báyìí nǹkan àkáǹtì nọmba ẹ̀kọ́ ṣe mo mọ̀ àfún ni mo mọ̀ ó ní kí n sẹ́ǹdì mo sẹ́ǹdì mo wá sinmi nígbà tí màá wà àkáǹtì mi ni mo rí 200,000 mo ní ọmọ wà 2 ló fi sí ó ní 50 ni mo pé bóyá kò lè ju 50 ó ní 200 bẹ̀rẹ̀ ní kí má bínú ó lò fẹ́ fáwọn àbúrò òun náà gbogbo àwọn ọmọ mi tó kù ó ṣàtúnṣe fún wọn ṣe ń dín díẹ̀ díẹ̀ nìyẹn mo ní ẹ mo ní ẹdúró náà kí ni mo ṣe tí mo fi rúre ilé ìgbà mo wá rántí pé àárọ̀ yìí mo máa sẹ́ǹdì kínní àmọ́ ṣe
2: ajẹ́wípé
1: bẹ́ẹ̀ ni mo ṣe 2200 gbogbo àwọn ọmọ mi yẹn náà lọ fún lówó mo náà jẹ́ wípé lótìtà tí lójoojó nǹkan yìí rí kò kí ń ṣe irú mo wá pe ọmọ mi kan ọmọ mi yẹn wà nìbàdàn tọ́lá àwọn ọmọ mi wọ́n máa ń bú mi ni pé àwọn pásítọ̀ ọ̀rọ̀ tí mò ń tẹ̀lé kiri bí mo ṣe pa ọmọ mi yẹn mo ní nǹkan báyìí tí mo rí gbà tí wọn náà rí gbà tí gbogbo yín rí gbà mo ní nǹkan báyìí má ló bi jáde ó níṣe lóòótọ́ mo ní bẹ́ẹ̀ ni ó lọ jà kí fún lákàtì ẹni yẹn mo wá fún ó wá pè mí padà ó ní òun pè wọn títí wọn gbé kọ mo ní máa pè wọn mo ní túbọ̀ máa pè wọn mi ò sọ fún pé wọn ò gbé kàn tèmi o mo ní ṣùgbọ́n túbọ̀ máa pè wọn má jò sú ẹ nígbà tó tún yá tún pè mí ó lóun àti wọn ti sọ̀rọ̀ mo ní ẹ ti sọ̀rọ̀ mo ní máa báwọn sọ̀rọ̀ gbogbo gbà kò dẹ̀ má sẹ́ǹdì nǹkan sí wọn ó lóun ti gbọ́ kò tún pẹ́ tó tún pè mí ó ní mú mi mi ó lóun tún máa sẹ́ǹdì owó kan sí dáàdì yẹn o mo ní kí ló dé ó lóun rí ìyanu ó tún sẹ́ǹdì owó sẹ́mi náà ó tún sẹ́ǹdì sí ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ náà mo ní ṣé wọn náà ti rí pé ìyanu ti ń ṣẹlẹ̀ kódà òun àti dáàdì tí wọ́n jọ ń sọ̀rọ̀ nígbà tí mo tún wá gbọ́ program ti dáàdì náà wọ́n bọ̀ lẹ́kìtì mo ní ibikíbi tó bá máa wá lẹ́kìtì mo gbọ́dọ̀ fojú rí wọn ló mú mi wá
2: lónìí.
0: Aṣẹ́ ti ara mi jáde ìwọ náà gba ẹ̀rí rẹ lénìí in the name of Jesus. Engineer mi tún sáré bá mi gbé kan sí sókè káwọn ènìyàn gbọ́. Engineer.
3: Mrs. Adebisi láti Ìkòròdú ní Lucky Fibre. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run bàbá wa torí mo máa ń gbọ́ àwọn ìlú òwúrọ̀ lóríṣiríṣiríṣiríṣi. Mo wá dúpẹ́ ìjọ ẹran mi létí ní ìdánilọ. Ayọ̀fẹ́ Jésù. Torí pé mo ti gbé sí ẹ̀mí, kò fẹ́ jẹ́ kí n gbàgbé orúkọ mi ìdẹ̀ ni gbàgbé lórúkọ Jésù. Ó ṣẹlẹ̀ yìí pé ẹ̀ẹ̀kan àárọ̀ ọjọ́ yẹn náà mo ti gbàdúrà títí dàgbo mẹ́fà tá a máa ń gbọ́ ìrìn òwúrọ̀ yẹn. Mo wá kàn tún gbọ́ aago gbángágbángágbángá àmọ́ ni mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹni. Wọ́n dẹ̀ ṣe laago yẹn, wọ́n pe àwọn àdúrà kan. Ìgbà tó máa sọ, wọ́n ní 550, mo ní 550. Ṣé 550,000 àbí 550 naira? Wọ́n ní 550. Mo ní ẹ̀yàn ọmọ sílẹ̀ bá ti mọ ìwà lọ san 550 fún mi. Ìjọ yẹn jẹ́ ìjọ Sátọ̀dé. Àwọn yẹn dẹ̀ lọ, ọmọ kékeré ni mo ti ẹ̀ràn, mo kọ́ gbẹ fún ó lọ kí ọmọ yẹn tó padà wá sí ilé. Ọmọ mi yẹn ó wà ní Canada. Kí mi kì ń bá mi sọ̀rọ̀ kò sí ẹ̀fẹ́ gbóhùn mi rárá ṣùgbọ́n ó dẹ̀ ń fún mi lówó ìjọ bẹ́ẹ̀dẹ̀ mi ló ó fún mi lówó àṣẹ kékeré mi tí gbóhùn àyànfẹ́ Jésù mo ń gbóhùn ọ̀wọ́n ọ̀nà ṣe ọlọ́run gbogbo nígbà tí mo wá san 550 yẹn tí ọmọ yẹn máa fi padà wálé ọmọ mi tí mo ní kìnkìn mi yẹn 300,000 ni mo bá lórí àkáǹtì.
0: Nice! Abẹ́ rí pé ẹ̀rí lágbára díẹ̀. Tí n bá ní kó dá ọrẹ má jẹ̀mú lábẹ́ ìpè mi, ebi kọ́ ló pa mí sa, ebi kọ́ ló pa mí mà. Pẹ̀lú lẹ́bùn tọ́lọ̀ ń gbéṣẹ́ náà ṣé mi délé ní adarí gbogbo ògo padà sọ́dọ̀ ẹ̀. Má jẹ̀mú ní wípé kò sẹ́ni tó bá ti fọmi jẹ́ fúrúgbìn lábẹ́ ìpè rẹ dandan ni kí n bẹ̀ wọ́n wò. Dandan ni kí n mú wọn lọ sí ìpele tó kàn nínú ògo fún àwọn tó bá gbàgbọ́. Ẹ̀yin wọn náà lẹ gbàgbọ́ pé láìrí mi wọ́n náà wọ̀n. Àṣorí afẹ́fẹ́ lè káyé ìwọ náà níbi tó wà. Ìwọ náà lè fún mi lẹ́rìí kílẹ̀ òní tó súnmọ́ dẹ̀ lè play testimony rẹ lórí rédíò mi lọ́la. Tó bá gbàgbọ́ yájọ rẹ má jẹ̀mú ẹ̀ jáde. Ọrẹ 559 lórí ọmọ kankan. Mo jẹ́ ọmọ mẹ́rin ọmọ márùn-ún ọmọ méje lóbi má jẹ́ kí owó yẹn ru ẹ lójú. Dá fún gbogbo ọmọ tó ti ara ẹ jáde. Ọrẹ ni wọ́n fi ṣílẹ̀kùn àánú ọ̀sẹ̀ tuntun pé ní ọ̀sẹ̀ yìí áńgẹ́lì àyànfẹ́ Jésù èmi náà ti dá ọrẹ ìdílé mi bí ayé mi wò bẹ́ ṣẹ́ mi wò mi ò fẹ́ jẹ gbèsè lọ́sẹ̀ yìí bí ayé àwọn ọmọ mi wò bí àwọn ọmọ mi dìde. Àfi tó o bá tẹ̀lé òun olúwa lẹ́nu mi bọ́ tó o bá ti tẹ̀lé ẹni pè mí tó rọ mi níṣẹ́ ó lóun máa bẹ àwọn kan wò kílẹ̀ òní tó ṣú. Àwọn kan ti dé ìkórìta kò yé wọn mọ́ wọ́n fẹ́ san gbèsè owó lé wọ́n fẹ́ sanwó sukú ọmọ gbèsè ń já wọn kulẹ̀. Bàbá mi Jésù oníyanu Jésù oníṣẹ́ ìyanu o don fe be wo nipa so re ma je mu e iwo to se transfer bayi abi cash lo wa lowo e o ya dide duro iyo to gbe si waju yen ko gbagbara ko di iyo iyanu to ba ti fi iyo yen we wa ri mireku kile oni to su wa gbe ri re jesu oluwa wa ami o ye ma de ore ma je mu e bayi abi ko lo so lenu ps to ba ti dantan wa wa pe mi wa ni baba mo ti da ore idile mi e so gboloro meta saye mi emi na fe fun yin leri leni ma ba mi rojo wa ko ni baba mo ti do ore idile mi mo ti da fun agbogbo omo to ti ara mi jade mo ti da foko mi mo ti da faya mi e gbadura fun mi ti ba ti wa gbadura fun e tan ko iyo yen sinu mi lo fi we ko de fi won business ye dodo ni ko gba pe ayo dodo ni ki won na fun mi leri ore 550 naira lori omo kankan ma je ki owo yen ru e loju da fun gbogbo omo to ti ara jade akana ba church yen ni fe e te se transfer bayi abo fe lo send lenu ps 60 40 21 94 06 lekan si 60 40 21 94 06 lekan si 60 40 21 94 06 for the last time 60 40 21 94 06 Keystone Bank wari akiyan soye Victor Daniel be akiyan soye Victor Daniel be to ba transfer ba lori mo ba pa bo lo so lenu ps to ba ti dore eye tan eye eyan 2000 ma pe mi ba to ba ti ko je eyan 2000 mi o ni gbe ko ye mo sorry phone number yi 070 40 73 81 30 070 40 73 81 30 for the last time 070 40 73 81 30 tabi 091 68 02 701 091 68 02 701 for the last time 091 68 02 701 bakade yara sangu ota September 4 ema mura demi September 4 emo fe se ajodun ipe 11 years Timothy wa ninu ise oluwa awon eyan made lati UK Dublin Canada Ikorodu awon eyan made lati Ekiti Ibadan awon eyan made lati Osogbo Kongi nibi kibi to ba ti fe wa wo moto to lo soda bridge sangu ota to ba ti dada bridge sangu ota bere school 3 ni joju boston ibe la fe lo ni september 4 next month ama fa won opo ni bag of rice e mo ero iloto orisirisi kan la ma se to ba ti dore majemu e tan bayi ore 550 naira lori omo kankan gbianjo ko pe mi da fun gbogbo omo to ti are jade gbianjo ko gbo won oluwa gbo lenu mi ko de lo fi se be yen we ko lo fi se be yen we to ba ti dore majemu re tan iwo le re kan o dabo

kí a tún bá òjíṣẹ́ olúwa pàdé lórí ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ yìí kí ọlọ́run kó ṣe ní ìbùkún ọ̀rọ̀ ayọ̀ nínú ayé gbogbo wa àsìkò ti wá tó báyìí níbi tí a ti darapọ̀ pẹ̀lú peaceful peace ọ̀pádìran lórí ọ̀rọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú péréte àgbọ́dúnú

lọ́gún wọ́n ṣe mímọ́ mímọ́ mímọ́ fọlọ́run elédùmarè ètò sọ́tòru láìfi ìgbà kankan dáwọ́ dúró bẹ́ẹ̀ ni kí èmi àti ẹ̀yin gbogbo wa ká máa fi ìṣẹ́jú gbogbo yin ọlọ́run fún oore ńlá ńlá tó ń ṣe nínú ayé wa tó ti ń ṣe bọ̀ látẹ̀yìn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ò tiẹ̀ tí ì fojú hàn ká máa dúpẹ́ oore nígbà gbogbo. Bí aago márùn-ún àbọ̀ ti lù á lọ darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ Olúwa Fẹ́mi Emmanuel lórí ọ̀rọ̀ Ọlọ́run Turning Point fún tàárọ̀ tòní òní ọjọ́ kẹta nínú oṣù kẹjọ ọdún 2026. Ẹ káàárọ̀ mà sà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀jẹ̀ á máa ṣàmí láwọn ibùdó tó bá ní ká jà mí nínú ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí.

falẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹran.

láàárọ̀ tòní kíni nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò kí la fẹ́ gbéyẹ̀wò tá a bá dé abala gbéyẹ̀wò lọ láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olóòótọ́ abala gbéyẹ̀wò láàárọ̀ tòní Ọláyin Abọ́dẹrin. Òun náà ni láti pé ìpínlẹ̀ Èkó ó wà ní ìmọ́tótó. Ìpínlẹ̀ Èkó ìmọ́tótó ẹ wà ní ìbámu bótó àti bó ti yẹ. Bẹ́ẹ̀ òpópó mọ́kà wọ́n ní àwọn kan náà ni wọ́n tún ṣe. Àwọn kan ni wọ́n ń gbà, àwọn kan ni ò kúrò ńbẹ̀, lọ́wọ́ wọn ò kúrò ńbẹ̀. Ló jẹ́ kí àjọ kúlẹ̀kúdọ̀tí di Lagos State, the Lagos Waste Management Authority, lọ́mà kí wọ́n máa tẹnumọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n pé iṣu àtẹnumọ́rọ̀ kan Yorùbá bọ̀ wọ́n ní kì í jóná. Orí wípé àwọn ọlọ́jà kan ẹmọ ọjà òun yàtọ̀ sí shopping center ibi ìtajà náà ó ní ṣe pẹ̀lú ọjà. Òun tún yàtọ̀ sáwọn shopping complexes ibi àti lọ́ra wọn ní ti ìgbàlódé àwọn tún làwọn yẹn. Ọkọ̀ máa ṣíà premises ilé wa, àwa ò kúkú gba ṣọ́ọ̀bù, ìta ilé wa làwa ń lò. Ilé wa súnmọ́ ẹ̀gbẹ́ ọ̀nà, kò sí mu tá a pàtẹ síbẹ̀ tí ò tà. Irú àwọn ilé bẹ́ẹ̀ yẹn kì í fà. Àwọn ọmọ ọ̀tà ni wọ́n wọn a máa tà. Ọ̀tà ni wọ́n wọn a máa tayọ̀. Àwọn kan igun kan tún làwọn yẹn. Àjọ kúlẹ̀kúdọ̀tí. Àwọn ọmọ ọ̀tà ni wọ́n wọn a máa tà. Ọlọ́ta ni wọ́n wọn a máa tayọ̀. Àwọn kan igun kan tún làwọn yẹn. Àjọ kúlẹ̀kúdọ̀tí ìpínlẹ̀ Èkó Lagos State Waste Management Authority ni wọ́n ní kò bé rédè o, kò bá erédè rárá. Torí wípé gbàmí lójò kí n gbà ẹ́ lẹ́rùn. Òun lọ̀rọ̀ ìmọ́tótó. Káràlú pàápàá àwọn olùgbé agbègbè Ìkọ̀tún Ìgàndò tí wọ́n ní àwọn ọjà kan ti wà ní títì pa ọ́. Ó mà ṣe ní láàánú lé ní ọjọ́ Ajé. Àwọn yẹn wọ́n disappoint ara wọn. Lójú ọ̀nà Lásù Ìgàndò Road nínú ìjọba ìbílẹ̀ àwọn obìnkan tó tún jẹ́ kùnkùndùn ìjọba ìbílẹ̀ Àlémọ̀ṣọ́ nínú lọ́hùn lọ́hùn. Wọ́n ní wọn ò ní àǹfààní o torí pé wọn ò dalẹ̀ síbi tó tọ́. Dandan ni ká lolẹ̀, dandan ni ká ní ìdọ̀tí. Níbo ni wọ́n ń dà á sí? Wọn ò tẹ̀lé òfin, wọn ò dáhùn sí gbogbo ohun tí ìjọba ń sọ fún wọn. Ìkìlọ̀ wọn ò tẹ̀lé. Ẹni tó jẹ́ director Lawman Managing Director and Chief Executive Officer Dr. Muyiwa Gbadege.

tó jẹ́ ọ̀nà àbáyọ láti rí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ nípínlẹ̀ Èkó pàápàá lọ́dọ̀ àwọn ìyálọ́jà Babalájí. Àwọn onílé ìtajà àgbàlódé àwọn lọ́jà ńláńlá nípínlẹ̀ Èkó. Àwọn ilé mi ló súnmọ́jà igi súnmọ́gi tọ́bọ̀ fi ń yọ̀. Èmi ò gbàsọ̀ iwájú ilé ńlá tí ń tajà ọ̀dẹ̀dẹ̀ wa, ibẹ̀ náà níbi ìtajà àtọ̀dọ̀ wa. Ṣùgbọ́n àjọ kólẹ̀kódọ̀tí ìpínlẹ̀ Èkó ń yọ̀. Èmi ò gbàsọ̀ iwájú tí ń tajà ọ̀dẹ̀dẹ̀ wa, ibẹ̀ náà níbi ìtajà àtọ̀dọ̀ wa. Ṣùgbọ́n àjọ kólẹ̀kódọ̀tí ìpínlẹ̀ Èkó, wọ́n ní àwọn ọjà kan ní títì. Báwo làwọn ọjà wọ̀ ṣe wà ní títì pa? Báwo ni ìpínlẹ̀ Èkó ṣe máa wà ní ìmọ́tótó? Báwo ojú òpó tá a ti mọ̀ pé bọ́sítọ̀pù ni ibùdó ìjà sílẹ̀, bọ́sítọ̀pù ni ibùdó ògbérò. Tó fi jẹ́ pé àjọ kólẹ̀kódọ̀tí lọ́mọ ìpínlẹ̀ Èkó, wọn ò ní débí kí wọ́n rò pé ibí báyìí lójú ibi tẹ́ ẹ kólẹ̀ sí, kí wọ́n kó o tán, kí wọ́n wájú. Wọ́n ní a ò ní kómítọ́nlẹ̀ ká tún máa gbóòórùn kankan àgà tí wọ́n bá tún wọ́n yẹ̀pẹ̀ gbígbẹ bò ó. Kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ? Tó bá ti tó àsìkò, a máa ṣe ojú òpó sílẹ̀, ẹ sì máa pè láti dá sí, torí wípé ẹ̀yìn àìláṣẹ Ọlọ́run pàká, ó ti dà pé gbogbo ọmọọba ń riwo báyìí. Àwọn kan ò tajà alákọ̀wé, àwọn kan ò tajà oníṣẹ́ ọwọ́ ni wọ́n.

0: ṣùgbọ́n àwọn ni obìnrin ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n wà ní ipò yìí lẹ́yìn tí wọ́n sọ wípé àwọn obìnrin kan wọ́n ti ṣe àṣeyọrí ṣáájú Professor C.K. Agomo ẹnlẹ́ ìyá wa o ọlọ́run ọba wa Elédùmarè kó tún jẹ́ pẹ́ láyé dáadáa fún wa bákan náà ni wọ́n sọ wípé Ayọ̀dẹ́lé àti Sẹ́nùà àwọn náà wọ́n ṣe takuntakun nígbà tí wọ́n wà nípò ọ̀hún ipò tó wá kàn báyìí àtẹni oyè yìí kan ọ̀jọ̀gbọ́n Adéjọ́kẹ́ Oyèwùmí is this the Professor Dean Faculty of University of Lagos State. Òun náà ni ó wà ní ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní ní Faculty of Law. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n máa lọ wọ́n ní tó bá débi ọ̀rọ̀ obìnrin máa ránṣọ mọ́ ẹgbọ́. Ẹgbọ́ kí ni mí? Obìnrin ni mí ẹ̀yin náà ẹ̀kọ́ lọ́dọ̀. Ẹ tọ́ àwọn ọmọ yín dáadáa ẹgbẹ́ polówó ọjà wá sílé iṣẹ́ Radio 103.5 FM. Káwọn èèyàn mọ ohun tí ẹ̀yin náà ṣe lọ́dọ̀ tí yín ìkéde ilé ìjọsìn àtàwọn nǹkan míì tí ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ tó dẹ̀ jẹ́ lego ẹgbẹ́ wá sílé iṣẹ́ Radio 103.5 FM ẹ ṣe púpọ̀ tẹ̀tẹ̀tì sí wa abala àgbéyẹ̀wò òun náà láà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ síbẹ̀.
1: Ká léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí ẹ̀jẹ̀ àrídájú pé a kọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò kí ìwọ òbí náà pàápàá márùn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó kẹ máa wá tẹ̀ mọ́ àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹ ti ń ràgà bo ẹyin ẹ̀ kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde ìfipábánilòpọ̀ lè tún ni dáa ẹ jẹ́ ká kọjú oro sí láwùjọ wa ká sì panu.
0: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ ọjọ́ látọ̀gbà.
0: Ọ̀gbẹ́ni John ẹ káàárọ̀ sá.
2: Ẹni tó kẹ́kẹ́ ń sáré kọrin fún ẹja àbálá ní kẹ́ńtà nìkan lè mọ òkúta.
0: Nìkan lè mọ òkúta.
2: Ẹni tó kẹwọn ò ní rẹ̀ mú ọ̀ ní rí mi mú ọ̀.
0: Àmì sá àmì sá àmì.
2: Lórí ọ̀rọ̀ tẹ́ ẹ gbé sílẹ̀.
0: Yes sir.
2: Ìjọba Èkó gan ní ṣe láti jẹ́ kí Èkó kó clean. Láti for the past 2 months náà wọ́n wá sílé ọgbà tó bá dẹ̀ wá wá. Wá kàn wá nílé fi bọ́ọ̀sì ọkọ̀ọ̀kan á kàn wá á kàn kó àwọn ọlẹ̀ tó wà lójú. Gbogbo ilé ló ti kú. Nígbà tí ilé bá kú kí ni ń ṣe jáde tó ń wọ yàrá. Kí ni ká ṣe? Kí ni ká ṣe? Ẹ jọ mo bèrè kwẹ́sọ̀ ẹ̀ kí ni ká ṣe? Ètò ìmọ́tótó ń bẹ̀rẹ̀ o. Wọ́n ní wọ́n ṣe environmental cleaning every month ẹ̀bì. But now pàtàkì bá kọ́lẹ̀ síta ta ló máa kó kí ni ká ṣe lẹ̀
0: Ọ̀gbẹ́ni John láti ọgbà ẹ ṣe púpọ̀ torí pé àwọn ọjà kan wọ́n ní wọ́n ti wà ní títì pa wọ́n ní kí ni ká tún ṣe ìbéèrè ló tún béèrè ìbéèrè what should we do hello.
2: Hello kìtì gbé o
0: ní omi ogbèrè ògbólì.
2: Àkùkù ní ìwé ìkìlò jíjẹ àti tàbí oníbẹ̀ kò tuntun tó ẹkú ọ̀sẹ̀ ti tó ètò wa lára.
0: Aṣẹ́ Odùmarè Aṣẹ́ Odùmarè.
2: Ìjà náà lọ́wọ́ abẹ́láwà pẹ̀lú wa Nàìjíríà yìí bàjẹ́.
0: Aṣẹ́
2: orúkọ mi ni Àyùbẹ̀ Dùn bàbá Àwòrìlómi sọ̀rọ̀ torí iṣẹ́ orí títì rẹ̀ rí o. Gbogbo bá dé sírí ìtì lílé níbí káà bó ìjọ bá dé ipa kíkí mẹ́lẹ̀ ẹ̀kọ́ mìíràn kì í tì mí là. ó yẹ ní ìyẹ ọtọ́ kan ọ̀rọ̀ ọ̀kọ̀lẹ̀kọ̀ orí ọtọ́ tó fọ́ ti gbọ́ wọ́n dúkẹ́ kó ọ̀ṣọ́ náà ọ̀dọ́ wa lọ́dọ́ lábẹ́ wáìdì
0: tó ń ta. A máa kú oríire ti yẹ.
2: kọ́ máa fi mi yẹran tẹ́bẹ̀ tí orí irin jẹ́ libẹ̀ lá o. ó yẹ gbogbo mọ́tò ọmọ ènìyàn fún ló ti bàjẹ́ tó ń dìjà gbà
0: kilo jútu tí a ti lè jẹ́ kí ìpínlẹ̀ èkó kó le mọ́ kí ni ohun tó kù kí ni nǹkan tó kù ó wà nù àgbẹ̀ńká fẹ́jọ fẹ́ wò láàárọ̀ tòní nìyẹn o kí lẹ fẹ́ gbàjọba lámọ̀ràn kí lẹ fẹ́ gbọ́ lọ́jà lámọ̀ràn.
3: Akojumọ.
0: Ojumọ Risa.
3: Chicken Ogundele láti Jegun ni.
0: À ń gbọ́ yín bàbá wa.
3: Ṣẹ́rí nípa ọ̀rọ̀ ìmọ̀tò ọjà. Ọjà títí kọ́ ló má tà. Ṣẹ́rí àwọn wọlé sẹ́ẹ̀. Kíjọba lò wọ́n. Wọ́n máa mọ́nítọ̀ ọjà. ọjà tó wà lẹ́gbẹ́ títì tó jẹ́ pé mọ́tò lè máa bá wọn náà ro kára wọ́wọ́ owó yẹn náà ń fẹ́ tó tí wọléwọlé bá ń wá tó bá ń jáwe fún wọn pé ọjà ẹ̀dọ̀tí ọjà títì pa ò bàtà kí ẹyá àwọn ìyá lọ́jà àti bàbá lọ́jà àwọn kan tó yẹ náà so kò yẹ ìyẹn mọ́ lọ́rùn dẹyìn dẹyìn.
0: Ẹ ṣe púpọ̀ bàbá wa bàbá Ogun Délé. Hello.
4: Ẹ
0: káàárọ̀ sá.
4: Ẹ̀wò tí èkó ní ìbàjẹ́ láìlẹ́ pẹ̀lú ògùn ọlọ́run.
0: Amí àti tẹ̀yìn náà.
4: Dájú dín náà fípa ẹjọ́ bọ́lẹ̀ bọ̀sùn ká ṣe lóṣù.
0: Bí
4: ọ̀gá wa sanwó olú kójọ kó sànú ẹjọ́ gbà ìbò lẹ́yìn kójọ kó sànú ẹ̀. Kọ́sùn kí wọ́n ṣe bámbọ̀dé lọ́fẹ́ ó pọ̀ sí àfẹwò náà wà gbélẹ̀ ó kẹ́ ní kí wọ́n gbélẹ̀ fún ọmọlànkẹ́ wọ́n gbé ilẹ̀ ẹ̀dẹ́kùnrin sí àsálẹ̀ bọ̀bìlẹ̀ láti jí mọ wọn lọ sí ìbàdàn sí ìfọ̀ra wa kí wọ́n kọ́ kí ẹ ti kó kúgboro kọ́mọ kúlẹ̀
0: ọkọ̀ ni òtó àwọn òṣìṣẹ́ kólẹ̀ kódọ̀tí ni òtó ni àbídọ̀tí àwọn aráàlú ló pọ̀ jù ìhun táwọn ọlọ́jà ń ṣe nídọ̀tí ló pọ̀ jù ni kí lójútùú. Hello.
5: Hello àti mi tán.
0: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ káàárọ̀ sà báwo ni kẹ́ndí.
0: Ẹ tún wá ń lo sàfé mi ní ìsàlẹ̀ yín náà.
5: Omi ló ń pè láti mú sí.
0: Bọ́tà.
5: Ẹ ṣe rí ọjà kan ti yẹn ojú wa ti là àti gbọ́ àwọn náà ti rí nǹkan tó ń ṣẹlẹ̀.
0: Ọmọ
5: fi ń gbà kan ti ọjà rẹpẹtẹ rẹpẹtẹ ọ̀nà dọ̀tí ọ̀dọ̀tí ọ̀dọ̀tí bẹ́ẹ̀ sì ti ọjà ń ṣe ṣé ọjà ló yẹ kán tì àbí kán kọ́ provide nǹkan tó yẹ kán provide fún ọ nínú ọjà yẹn. Ó kéré jẹ́ kí n fi ọ̀dọ̀ wa nínú ṣe kí n ṣe for example fún yín. Kọ̀ntínà torí tó máa ń kólẹ̀ sí yẹn kékeré báyìí wọ́n gbé sínú ẹ wo ojú wòye bó ṣe tóbi tó wọ̀ ẹ̀rọ kan láì ẹ gbé kọ̀ntínà kékeré kan síbẹ̀ kọ̀ntínà kékeré tó gbé síbẹ̀ yẹn ọkọ̀ tó wà kókó everyday lẹ́yìn kó máa kólẹ̀ ọjà ọkọ̀ tó wà.
0: Gbogbo
5: àwọn ilẹ̀ yẹn wá kúrò ẹ̀ láfíà lẹ̀ títí bí èdè ìjọ péta ọ̀sẹ̀ kan ló ṣe máa ń wà báwọn fẹ́ kó ti gbogbo ẹ̀ ti dà sílẹ̀ gbogbo àwọn
0: ìjọba wọn ti ń darí ọ̀rọ̀ sọ́dọ̀ yín o wọn ti ń darí ẹ̀ sọ́dọ̀ yín báyìí. Hello.
6: Ẹjọ jọ lẹ́kọ̀ọ́ sí ẹ jẹ́ kó ra mọ́tò rẹpẹtẹ kó rí kúùdù àwọn èèyàn rẹpẹtẹ
0: lọ́pàá
6: tẹ̀wá fi kú ó bẹ́tà ju pé òyìn owó bẹ́tà ju pé kílẹ̀ máa wà kákiri nínú ilé nínú ọjà
0: gẹ́gẹ́
6: bí bàbá mọ́tò rẹpẹtẹ tó pọ̀ bàbá club bàbá ní services àdìsọ́
0: ọ̀rọ̀ náà lẹ́ ń gbọ́ yìí o 0704-700-3341 ẹ̀bí ìta ní ọ̀nà wo ni a gbégbà láti rí aṣàgbọ́dọ̀ rí pé ìpínlẹ̀ èkó ó wà ní ìmọ́tótó lábẹ́ bó ti wù kó rí. Hello.
7: ẹ káàárọ̀
0: mà.
7: Alájà Solo láti kan sí onílùú Kòròdú.
0: Àǹtí Alájà Solo olóhùn àǹtí mi ẹ káàárọ̀ mà.
7: Alájà Solo tó jẹ́ kújọ́ mẹ́ta.
0: Jọ̀kan pẹ̀lú.
7: Ọ̀rọ̀ tí àwọn èèyàn wá ti sọ síwájú yẹn tí wọ́n bá ra mọ́tò sí mọ́tò wọn àwọn èèyàn pọ̀ ní tí wọ́n fi tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tí wọ́n jọ̀wọ́ kí wọ́n gbà wọ́n ohun tí wọ́n lè ṣe fún wa tó lè tẹ̀gbà lọ́rùn yẹn gbogbo àti tó pàtà lò ní ìpò òsì adágbèjàró gbàjàkálẹ̀
0: àrùn
7: àìmọ̀dé sọ fún wa pé ká ṣọ́ra pẹ̀lú àjàkálẹ̀
0: àrùn
7: nígbà tí ń sọ síse ìpínlẹ̀ ńkọ ibi tí ilẹ̀ wà láti ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ márùn-ún kí ni ìwọ́n jẹ́jẹ́ bá jẹ́ tóbi tuntun kí ni ìyẹn bá kà pẹ̀lú àdìkọ́jà àbùkù wà nínú èkó èyí àmì àjàkálẹ̀ àrùn
0: òṣèṣẹ́ ìyẹn. Ẹ ṣe púpọ̀ màmá wa láti 0704-700-3341 kí lọ́nà àbáyọ láti rí wípé a wà ní ìmọ́tótó ní ìpínlẹ̀ èkó.
8: Hello.
0: Mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe pèmí ẹ̀yìn náà ń gbọ́ ohùn mi ẹ̀ ń gbọ́ ara yín bẹ́ ẹ bá ti pè wá ẹ pa ẹ̀rọ rédíò yín òun ló dáa jù ká lè jọ gbọ́ ara wa lágbo yìí 0704-700-3341. Hello.
9: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
9: Ẹ káàárọ̀.
0: Ẹ kúrò
9: ẹ tó.
0: Ọlọ́run ló ń bá wa tó.
9: Orúkọ tèmi ni kéwù yẹn nílẹ̀ sí Lagos Island.
0: Erékùṣù Èkó àgbọ̀yìn ọ̀gbìn.
9: Ṣé gbọ́ mi?
0: Àgbọ́yé.
9: Ẹ̀ka tí mo lè fún ìjọba nímọ̀ràn ni pé àwọn tí wọ́n ń kó ilẹ̀ yẹn
0: gbọ́n
9: ò tó rárá.
8: Okay.
10: Okay.
8: Okay.
10: Okay.
8: Ki agolo yen ko po daada ti won fi ndale si e ti ewo ja oju woye agolo to gbe si be mi na omo garawa yen ogbeni omi mu mo bi to wa ti o je pe ojo kan sosho bayi oja oju woye idoti elewedu akun talalubosa oni gbeyin awon alata awon ti won ta pro awon oja ate ti won ma da pa linu e wa lo gbe eyo kan sibe e si wa lojojumo hello e ka roma yes ma uruko yin bi 13 pe
10: yes ma
8: ejo
10: mo ro te ni bi pe sawon lo ja ti won so pe won wo no ti oja mu bi sawon lo ja do ti bi
8: ba
10: ma wo popo la so ke dele te ba wo popo e ri pe popo ti adugo ni le ko ma ye ba so la ko ri de ta ba ni ba ko mo lu wo fa ba lu mo pa
8: won ni awon ti won sise yi won ni won kere won to nkan oko ti won fi nkole yi won nohun no to nkan eyan to lomo mefa lode baale ele iya ele ete direka gari kan e wa na won mo yen won ti je won jobi won jobi ah won ni e ma ja tanra wa o awon ajo kole kodo ti yin ise won o 0704703341 0704703341 lojo opo ti pe kan ba wole ka mu bi o ba si wole ka se be ka ma se gaya fun taaro toni adupe pupo lowo gbugbu eyin te ti pe wa te ti gba ijoba ipinle ko lamoran leka ikole kodo ti
11: toni ti wa radio 103.5 FM
8: ni ope lowo olotu wa fun abala ti agbeyewo olayinka abodirin Elizabeth Adeleke akeko ni ko ba mi oke ko je keyin na sorire Elizabeth Adeleke o se atileyin fun mi akire kekere sagbara ajo sise laaro toni ni papa ni eka ti agbeyewo Salime Moses lolotu fun atupale we iroyin taaro toni nigbati oga wa agba Abiola Peters ba ti nge ni won ba wa agbe ba ti nfa ni won ba wa fa e se pupo e ku atileyin ateyin atawa ati gbogbo eyin te pe na oni towo wa o a lo layo a pada de layo lase oba mi oke titi digba ta tun ma pade leka ede omo odua la go mejo abolale e ba yi ku le se radio 113.5 fm fun awon alakale eto to nise to logbon ninu imo ati oye to n toro aje to ba igba mu ade to n Oluwole loruko mi eje ase be ka ma takoso si yara iroyin lati mu akojopo iroyin lede egesi akoko tojo aje eto ni wa si etigboyin 103.5 fm radio yin ni e ma gbo

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sáàtọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá yẹ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kó dùn wọ́n kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sí gbọ́hùn. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má ba kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bí kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo ojana mo nbo o eku ka
3: awon agbapo won so pe igi gogoro ma gun mi loju atokiri lati nlo amututo irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi ke ya apere aise dede nipa iriran re tete dide kuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma Lodo, Osula Habal, O Tito Enua Tiberu alone, you want to finish it tomorrow. Dura.
0: Ah, a cabo, Pada. Fine, it's a number, Osula Bamo. Number one, you 070-38-61-5168. 070-38-61-5168 Tabike pe won sori 091-57-58-9016 091-57-58-9016 Number tele pe baba sinu Iwo ti ri bi oye tabi o ti rukurukuru odun lewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu ah e ba ma gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju ah olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mini mini lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbona e je ka fese rajo die e ku kale

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà. Ẹ̀yin náà ò ní fàìsàn ló bà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di táwọn wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá abba eye solution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun kó rínà rin tó fẹ́ jẹ, àbí ká lè jò ó wọlé ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé tá a wà mẹ́wúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá abba eye solution. Òpó ọlọ́run ọba mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ò kí ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní sẹ́ù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sànmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá abba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ̀ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì, kòtùlẹ̀ yín ń wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀, àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí, ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú, ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 51 68 070 38 61 51 68 Nọ́mbà bàbá òṣùlá ló. Bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ́, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbámójútó. Ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ ó yá
1: ẹkú kalẹ.
2: Báwo filati àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n bọ̀ wọ́n bọ̀.
3: Wọ́n ti dé o.
2: Bàbá gangan lẹ́mọ̀ bá tí o máa dá
3: gbogbo ènìyàn lọ́hùn.
2: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
3: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
3: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
2: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
3: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá òṣùlà léwé àkegbò fún tó fi lè kojú ẹ̀.
3: Lọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan.
2: Torí ẹnu ọlọ́fà láti gbẹ́mọ tá o.
4: Tó o ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú déédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣùọláńlé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlà Abba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà.
5: Ẹ kú déédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣùọláńlé aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Abba.
4: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágbo ara.
5: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn rí kùrùkùrù tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́. Gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí. Ó yẹ ká tètè máa kíyè sára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
4: Ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé. Béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní. Ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójú tó lágbo ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó o lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágbo ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
5: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ẹni pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí téèyàn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ ò tètè bọ̀ lùkọ́
4: o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
6: Head office wa wà ní ìlú Ìkòròdú. Ẹ bọ́lẹ̀ ní Agric bus stop. Ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30. Ẹ bèrè Òṣùlà Abba ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long Losodi níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ rìn síwájú ẹ rí Majok filling station. Tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet Shopping Complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè Òṣùlà Abba ńbẹ̀. Ẹyin ti Sàgàm tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC Church ẹ bèrè Òṣùlà Abba ńbẹ̀.
4: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fún àwọn èèyàn bẹ́ẹ̀.
5: Ìbàràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami mara kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì. N tí bá ń ṣe èèyàn tí n bá fi mara ó ń tọ̀ òun ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
4: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí ń lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín Òṣùlà Abba Òṣùlà Abba pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ò ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn ò já gerege kò kílíà bóyá ẹlòmíì tó bá súnmọ kò ní rí àfi tí wọn bá mú jìnnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dírẹ́fà ẹlòmíì ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogúnbá ni àbẹ́yìn náà lọ kọ.
5: Ẹsẹ̀ atọ́kùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
4: Ìbá kan ràn yín ṣẹ́.
5: Ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣẹ ó da kéèyàn ó farabalẹ̀.
1: atoda ke yin o joko tagba
4: baba e je n bere bayi tori opolopo na fe bere lowo yin pe igbagbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa la won wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu bayi le ti gba lo e si ma wa fi ile loju gbogbo awon egbogi ta fi se itoju oju ati awon aisan to le fa saba bi e ni le ise wa lilo ni senu
4: ke se pe won kan soju asiri kan niyan o baba o tumo si pe o to loro ta won oni wa di ti won se pe opolopo tin da yan laamu ninu oju ati nu lohun lopolopo tin wa jije mimu elomi o wa lara nto sokun fa tin da mu re loju baba wa ni seju kan to ko yi awon eyan lorisirisi lo wa be to je pe ti won bayi ti ti gbogbo oju won le kawe arabirin kan to wa sodo yin to je pe o lohun tin lo igbo lati bi odun bi mefa ṣugbọn se to wa to lo awon egbogi ohun jugo le fashion ene eti won fi nsi oge nikan ni lo bayi
1: baba teri abalabi te deun mo tun fe si awon eyan wa ni laaka yi nile seri eyan ti oju ba nyo lenu tan sure lo re gbagbo o dabi en pe eyan ngbiyanju ati fun wahala si waju ni o tori te ba lo ba won te complain pe nkan kan sele ninu oju yin won fun yin ngo kan
4: won fun yin ngo
1: te ba tun pada lo won tun mu go yen won tun change e fun yin
4: okay won ma parogo
1: be ni atokun se wa ri gba ti oju ba wa ko se ti ori na mo rara ko wa si jupiter igo kini mo wi atokun
4: be bogo yen se le lagbara
1: to le wa
4: fi soju
1: to le mu imole wa si oju ti ori nkan kan mo
7: se ti en to lo n lo ti lo oyinbo lo se itoju oju nbe to pada de nigeria wa nbi odidi odun mewa gbako lo fi ri kurukuru to si wa si le se wa ti o loju ewe ati gbo lodo wa to lo n fi se yanu
4: baba eleyi bayi ojo yan loju pe egbogi teyan le papo mo ra won ti o se lo mo toju oju lai se pe yan kan soju iya lenu nla gba ni onile yoruba yoruba a ngbiyanju baba kin to yonda yin ero bani soro ti won le pe yin si 070-0703-8-51-61-58-68 baba iru awon isanwo lo le sokunfa isoro oju a mọ pe ise abinibi yin ni te jogun ba ajebire lodo ti iru awon isanwo lo le mo sokunfa
1: e se atokun emi a ma so wipe eni to ba mo po ndi mo lati se itoju isoro to nkoju irin re da ti o ba ni imo lori awon aisan kankan to le fa sababi re oluwa re o mo nkankan o
4: baba e ba daruko bi meta nbe a mo ko o po to le mo sokunfa iru awon aisan be
1: e se atokun apoju suga o je akoko elenkeji teyan ba ni chronic infection ri o le se okunfa isoro to nkoju iriran eda pari pari re ni ogbologbo akọ na run
4: o tumọ si pe meteta yen olori awon okunfa to le fa keyan mo iran daada ni
1: be ni atokun
4: e soro apoju suga lekan ti eyan ba nsakiye si apoju suga lagbo ara ona wo lo fi le gba pe ohun ti ni apoju suga iru awon ara apere wo ni o mo ri
1: ese atokun ibere te bere lowo mi yi ibere to kenu ni o te ba ngbo iku nbo mo rin omo otete fura apoju suga lo nje be o koni mu wa o koni momo wa o gbogbo awon to ti mu olorun loju eni ba ntun won le ti eyan ba ni apoju suga a da bi en pe aye nse oluwa re ni ere lomi ko bu mi kan lo mu bi mefa ni o fi seyu e pada bo se mu mi be lona ofun re ntrai be ba ti ri eyan to ni apoju suga yi lo ma nsi waju ti ifun pe eyan ti o fi bere si nga ti ifun pa ba ti wa ga to da scale e mo wa ri eni be tan ba ju kan le gbi aya won asa dede ja seri rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara wàá rẹ ẹlòmíì wọn á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń tanmọ́ ìrìnbùsùn méjì á di wàhálà ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de búlọ̀kù mọ́ wọn níbàdí ni tí ṣúgà bá pọ̀jù nínú ara kì í jẹ́ èèyàn rọrùn sùn tí ṣúgà bá pọ̀jù nínú ara òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojúlẹ̀ tí wọn ò ní rí nǹkan mọ́ rárá.
8: Bàbá wa ẹ sọ̀rọ̀ nípa chronic infection ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. Akọ nọ́rùn kọ́ tẹ mẹ́nuba lẹ́ẹ̀kan tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágọ̀ọ́ ara ó lè fẹ́ ṣokùnfà ìrìnà déédé.
1: Ẹsẹ̀ atọ́kùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe wọn èyí tètè kí ẹ sára kó tó wá jọba lódòkùn. Ẹ̀sà téèyàn bá ní chronic infection wọ́n lè kọ́kọ́ máa rí irú àwọn àpẹẹrẹ wọ̀nyí ìsọkùnrin ìsobìnrin ojú ara lè kọ́kọ́ máa yún wa tí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn bí inú ṣe ń kùn gbùrùgbù bẹ́ẹ̀ ni gbogbo ara á máa gbóná ara máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀ á wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara á wá máa fún bẹ̀ ní wàhálà. Ṣé ẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ nárun tẹ bá ń gbọ́ ògbólógbò akọ nárun níbì kan ló ti bẹ̀rẹ̀ ṣé rí ògbólógbò akọ nárun tá à ń sọ yẹn tẹ bá rí ẹlòmíì tí nárun bá gbá wọn mú àánú ọlọ́run ó ṣe yín fún wọn tẹlòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ nífẹ̀ẹ́ wò bọ́yẹ́ nìkan kan wò ó àfọ́kù gbóǹpẹ́ lápò ẹlòmíì tó bá dé bus stop níbi ọba ká wọn lára dé tí wọ́n bá ń fi ń bẹra kùràkùrà báyìí wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdókọ̀ làwọn wà. Irú ògbólógbò akọ nárun yìí ni máa ń wọ́ síyàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá tí ò bá mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ nárun onítọ̀hún ò mọ nǹkan kan o kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹ̀sẹ̀ kan kì í déédéé ṣẹ́ atọ́kùn wọn ní ẹkún ló bá ikun wá. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ìríran ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò wú tegbòtegbònú tí mo wá fanu wàárẹ̀ lómi wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹ̀jẹ̀ bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀ wọn ò wú ohun tí ń ṣe wọ́n tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọ́n mú nílé iṣẹ́ òṣùlá àbà ńbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí ẹ̀ tegbòtegbò tẹ̀ wá ní gbúrò rẹ̀ mọ́ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run.
9: tuntun lélẹ́yìí o láti iléeṣẹ́ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹ tódùtódù àfi kẹ́ ẹ ya lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa migulegule ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ní kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọ dànù ká wá móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yà ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fa ní so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ní kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti ń náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì á máa wá ṣeréṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dùnkù tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter nìwọ̀nyí.
6: Head office wa wà ní ìlú Ìkòròdú ebole ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be rosula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin si waju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
10: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68
11: WhatsApp number 1 na sini. A o ni faisan lo gba o

ni gbogbo gba je ka ma yo ka ma jo ka ma dunu tori pe fun rara wa bayi olohun ba lo ti wa siwaju ta tu fi wa ri osu tutun ka ma dupe ka ma yin ni gbogbo gba ka ma meliki ka ma yo tori pe oni to jo ojo aje orisisi nkan lati gbe jade pe ah oja mi lele o da o tutun tun mo se ife se lele elomi boyo mi lo se be senta elomi ti wo latojo pe ah oni se kan ti mo ti ife se je papa wa gbe jade orisisi nkan lati gbe jade orisisi nkan lati ki owo bo loni eh ti gbogbo e de ri o yan si lele bo te se pe awon kan wa to ye pe o ku die ki ko bo si eh ṣùgbọ́n síbẹ̀ náà àwọn pé ìrè ni gbogbo ẹja sí gbogbo ìta kó jáde lọ́jà ta fẹ́ tajà ni a fẹ́ ṣe àti ráwọ tó máa rà wọn kò tí fowó ránṣẹ́ ni ara ẹ̀ náà ni wọ́n ṣáà ti mú ajé ti wá sí díẹ̀ nìyẹn torí tí wọn bá yàbẹ̀ rárá wọn ni pé wọn rí tolúwa ẹrù ṣùgbọ́n kí wọ́n ti ẹ̀yà pé a kí ló kó dání mẹ́ẹ̀ kí ló wà mẹ́ẹ̀ tí wọ́n gbà á wọn rí títí wa ro ni ẹni tí ò rí tolúwa ẹrù a kọjá láàrin ọjà àìmọye àwọn tó yẹ pé àjọ ní ṣọ́ọ̀bù sínú ọjà tẹ́pẹ́ kò síyàn kankan tó ń ya ọ̀dọ́ a máa bèrè pé kí làwọn fi ṣe orí bẹ́ẹ̀ àwọn kan dẹ̀rẹ̀ iwájú wọn ni wọ́n máa yà téèyàn mẹ́wàá bá wọnú ọjà tí mẹ́jọ bá lọ sọ́dọ̀ wọn ìkọ̀ọ̀kan tó kù á lọ sọ́dọ̀ àwọn tó kù bó ṣe wà ní oríṣiríṣi ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kọ́ oníkálukú pawó títí ẹ̀ àwọn ìlọlé ẹ mọ̀ pé wọ́n ní ìka ò dọ́gba àwa náà dẹ̀ rí ọwọ́ wa a rí pé kò dọ́gba àfi tá a bá fẹ́ ṣe kú dúró báyìí náà ni tá a bá kó gbogbo ẹ̀ papọ̀ láwa ní akíló sọ bẹ́ẹ̀ ó dọ́gba ṣùgbọ́n ìka ò dọ́gba oríṣiríṣi ni ọjọ́ tá jẹ́ ẹlòmíì máa wá ó yàtọ̀ sọjọ́ ti ajé títí kẹ́hìndé máa wá títí sáyé àti ti kẹ́hìndé bẹ́ẹ̀ ni ti dòwú yàtọ̀ sí títí àlàbá bí oníkálukú wá ṣe yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ dájú ni pé ó di dandan a gbà á gẹ́gẹ́ bí àtúnṣe yàn àwọn àgbà náà ládùúrà pé àwa nílẹ̀ ẹni tó máa ń gé wa dànù ní ìgbà tí àsìkò tí tó 103.5 FM lẹ́wà ẹ má yí kúrò ẹ jẹ́ ju ilé sílẹ̀ ní ṣókí gbogbo òbí alágbàtọ́ olùkọ́ tó ṣe pé àwọn ọmọ kan wà tí wọ́n mú wá sọ́dọ̀ yín tàbí bóyá ẹ̀yìn gangan òun lẹ bí wọn ìyẹn àwọn ọmọ tó jẹ́ pé bí àkàndá tó ní nǹkan kan tàbí kejì so kí ẹ bá yín gbé ní èdè ilé ìbò bóyá àwọn ọmọ tó wà autistic kò bá ṣe pé èyí tó ní down syndrome ni àkàndá ó kàn rí bẹ́ẹ̀ yẹn ni torí àwọn nǹkan kan wà lára nǹkan tí mo ta fi wò pé eléyìí kò dàbí táwọn tó kù ó jẹ́ àwọn nǹkan tí ọlọ́run bá gbé sínú wọn láti fi gbé wọn ga síbẹ̀ tiwa wá leléyìí láti ọ̀dọ̀ wa sí i ni pé ẹ má yí àwọn sọ́tọ̀ ṣé bẹ ṣe ń tọ́ àwọn tó kù ó náà ni kẹ ṣe mú wọn ìfẹ́ tẹ ní sí àwọn tó kù ó ní kẹ ní sí wọn ẹ má tì wọ́n mọ́lé wọn ò ń ṣe ẹni tí wọ́n ń tì mọ́lé ẹ jẹ́ kán ṣeré jáde ní àgbègbè ní àárín ibi tẹ́ ẹ wà láàárín ibi tẹ́ ẹ wà ẹ jẹ́ kán ṣeré jáde ẹ jẹ́ kán wà níbi tátẹ́gùn ti lè fẹ́ sáwọn náà àwọn ọmọ tó kù ń ṣeré ẹ jẹ́ káwọn náà jókòó bó bá tiẹ̀ ṣe pé kán tiẹ̀ máa wòran ni ẹ jẹ́ kán máa wòran tán bá ti wá wòran kankan ni mo fẹ́ kẹ́ ẹ ṣe ẹ máa wò wọ́n ẹ máa ṣọ́ wọn ẹ wo bí ojú wọn bá ṣe rí ẹ wo bí ara wọn bá ṣe sọ̀rọ̀ ẹ wo báwọn gan tán bá ṣe hùwà sí nígbà tí wọ́n wo àwọn tó kù ìyẹn lẹ máa fi mọ̀ pé ó dáa tó bá ṣe pé nǹkan yìí lọmọ yìí nífẹ̀ẹ́ jẹ́ ìsún sẹ́gbẹ̀ẹ́ báyìí ó dà pé mo lè ràn lọ́wọ́ lápá bíi torí ọ̀pọ̀ èèyàn ló ṣe pé wọ́n ní àwọn ọmọ tó jẹ́ àkàndá pàápàá jùlọ àwọn tó wà autistic tó ṣe pé bí mo ṣe wà yìí báyìí ṣe wà yìí àdápé ṣùgbọ́n nǹkan kan ó lè ṣe pé kí ó máa ṣe pé nígbà tí máa gbárò àbí nǹkan kan ni kí n máa gba orí mi mọ́lẹ̀ lóríṣiríṣi tàbí kankan déédé jáwọ́ tàbí kó ṣe pé ọ̀rọ̀ àtúnsọ ọ̀rọ̀ lemọ́lemọ́ ọ̀rọ̀ kan kó máa tẹnu mọ́ kó máa tọ́nu àwọn yẹn ló wà autistic àwọn míì dẹ̀ nìyẹn nínú wọn wọ́n máa ń dákẹ́ ni wọn kì í sọ̀rọ̀ àwọn míì nínú wọn tí gbogbo ọmọdé bá ń ṣeré wọn ò ní ṣeré wọ́n kàn lè wà lójú kan ìmíì dẹ̀ rèé ó lè ṣe pé kó kàn máa gbá gbogbo nǹkan ni ẹ wá yẹ̀ wò pé

amaja amaja nígbà tí yàn ní gírí ẹ bó ṣe máa ṣe nìyẹn ẹyin lẹ máa wò pé ọmọ yìí ò rí báyìí ó jókòó ó máa ṣeré kò sí nǹkan tí ò ṣe kò sí wàhálà ó ṣe wáá jẹ pé sìn àsìkò tó bá ti ń gbọ kinní àsìkò báyìí báyìí báyìí ó ní ìkan ìránṣẹ tó téèyàn bá lọ sọdọ dókítà wọn bèrè pé báwo ló ṣe ń ṣe ìgbà wo ló bẹrẹ kí ni àwọn nǹkan tẹ ẹ rí kí ló máa ń ṣẹlẹ láwọn àsìkò yẹn kí ló máa ń fà tó fi ń hùwà báyìí ṣó ń ṣe bẹẹ tẹlẹ wọn máa bèrè àwọn nǹkan kan ṣùgbọn tó bá ti ní àsìkò yìí nǹkan báyìí báyìí báyìí ó dà pé dédé aago yé bí aago mẹta sí aago mẹrin ọsán abago mẹta sí aago mẹrin òru òun ló máa wù àwọn ẹ̀ kí ni àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin ìgbà yẹn ẹ wá farabalẹ̀ gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí alágbàtọ́ gẹ́gẹ́ bí olùkọ́ ẹ farabalẹ̀ pé ó dà pé tọmọ yìí bá ti gbọ́ ariwo ni ó máa ń ṣe kiri irú ọmọ bẹ́ẹ̀ ẹ wá nǹkan bóyá headphone ni o tá a máa gbé sórí tàbí tó bá ti ṣe pé ibi aláriwo yẹn ẹ̀ẹ́n jẹ́ kó símọ́ nítòsí ibẹ̀ ṣùgbọ́n kò sí bí ó ṣe ní súnmọ́ tòsí ibẹ̀ ẹ̀yin lẹ máa wá kọ bí ó ṣe máa lo nǹkan tó ń pè ní bí headphone tá a máa gbé síbẹ̀ tí ò fi ní máa gbọ́ ariwo tí ariwo yẹn ò fi ní máa dà láàmú ẹ tún wá máa jẹ́ kó máa mọ̀ pé ariwo yìí nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà nìyẹn bóyá tó bá lọ síbi tí wọ́n ti ń ṣeré ni ìyẹn patí ẹ ti fọwọ́ yín ṣe oríṣiríṣi sáìnì tó yẹ pé a máa mọ̀ pé nǹkan tí wọ́n mi ṣe bóyá à ń jó ni à ń ṣe kinní kan ariwo yẹn máa wá a máa fi dàgbà títí a fi bá a lára mu ẹyin tẹ wà ní iléèwé tẹ jẹ́ olùkọ́ ọmọ tó wà ní kíláàsì ń òótọ́ àkàndá ni ọmọ yẹn tí gbogbo èèyàn bá ń kàwé òun ò kí ń tètè rí i mú kò ń tètè dáhùn kò ń tètè rí i mú ṣùgbọ́n tó bá ti wá pàpà rí i mú ó máa sá wúúúú ẹ wá rí i pé ọmọ tó mu tí ò tètè rí i mú yìí ó máa ń la àwọn èèyàn ó ń la wọ́n kàkà tẹ́ ẹ máa fi máa jágbe mọ́ ó mọ nkankan ìwọ ò tí ẹ lè kàwé ó ṣe ẹ má jágbe mọ́ ẹ ṣe wádìí kẹ́ ẹ mọ irú ọmọ tó jẹ́ kò ń ṣe gbogbo àwọn tó bá jẹ́ àkàndá ló máa ń hàn lára wọn pákọ̀dà ni wọn kò ń ṣe gbogbo wọn ló máa ń hàn ọ́ pàápàá jùlọ àwọn tó bá wà autistic kò ń ṣe gbogbo wọn ló máa ń hàn ẹ máa rí ẹlòmíì wọn tẹ máa ń dápé dáadáa kò sí àbàwọn kankan ṣùgbọ́n àwọn nkankan bí ìwàsí lára àwọn ìwà kankan fáwọn kan lẹ máa fi mọ̀ pé ó dàá pé nkankan ṣẹlẹ̀ tó bá wá sọ fún yín pé àkàndá lọmọ yín o ọmọ mi dápé kò sí nǹkan tó ṣe náà pé ọwọ́ ẹ̀rọ kò sí ìgbẹ́kọ̀ kò sọ̀rọ̀ bálabàla kò ṣe kí ni ẹ má jiyàn ẹni kẹ́ ẹ ṣe ìwádìí kí ló dé tọmọ yìí fi ń dákẹ́ láàrin àwọn tó kù kí ló dé tí ọmọ yìí tó fi ṣe pé ó máa ń fẹ́ dá ṣeré kí ló dé tó fi ṣe pé àwọn kankan wà tọmọ yìí máa ń ṣe yàtọ̀ sí èyí táwọn tó kù ń ṣe ẹ̀yin náà ẹ̀wọ̀ ọmọ tí wọ́n ń gbé nínú ìkànnà àwọn tó jẹ́ service provider àwọn tó ń fún wa ní títí ẹlẹ́rọ àgbéká tọ́níà ọmọ yẹn òun ló ya àwòrán èyí tó gbáyì jù tó sì fún ní àwọ́ọ̀dì ara wọn ni ṣùgbọ́n irú nǹkan tó ṣe yẹ kóun bá ti lè nǹkan báyìí ló fẹ́ ṣe ẹ fílẹ̀ jẹ́ kó máa ṣe ẹ má yá ọmọ tó bá ń ya kélé tó ń yàwòrán ẹ má yá pé àwọn ọ̀ràn ló wáyéwáyà ni ẹ lè sọ irú ibi tó ń kan tó wà nìyẹn ẹ rí pé ọmọ ẹ wà ọ̀ráìtì kò sí nǹkan kan tó ṣe ṣùgbọ́n òun náà wà autistic ó jẹ́ pé ó jẹ́ àkàndá ní apá kan bẹ́ẹ̀ kò ń ṣe gbogbo wọn ni ẹ máa rí àmì ẹ̀ lára ẹ̀.

mo se gbogbo le maria mi lai eyin ni ke wa mo kini dani to wa lara omo tin omo yi to se pe ko se daada nile igbe tori pe e fun ni aye ni o ko lohun fe se daada o e fun laaye e je ko joko te ba tin ko e wo kini nkan to ma se ehe e ba pade nibi ti eyin ati e te ti le jo gba pe ehe ibi ni igba yen le ma ri pe a wa jade nkan te ro pe ko mo yen eh o wa ninu e abinibi ability ti abinibi ohun ni o ti wa ninu e won ti ko gbogbo nkan to fe se opolo e bayi o n ja bayi ni fa won kan gidigidi eyin ni ke wa ti be se le gbe jade e je ki rora mu duro lapa abi a ma so ni die pẹ̀lú àwọn ọmọ wa obìnrin ẹ ṣe dáadáa kẹ́ ẹ tọ́jú wọn fún wa ìkọ̀ọ̀kan wa ò ní ṣubú bẹ́ẹ̀ ni a gbàgbé àwọn ọmọbìnrin wa àwọn ààyè kéékèèké kọ̀ọ̀kan ni ò sí òun jẹ́ kó ṣe máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè ṣe ká má sọ nípa àwọn ọmọ ẹ tọ́jú wọn o àwọn àkàndá ọmọ ẹ tọ́jú wọn o ẹ má dáwọn dànù ẹ dẹ̀ má tì wọ́n sínú ilé Radio 103.5 FM lẹ́wà ẹ má yí kúrò tó bá ti ń dédé aago mẹ́wàá láàmà darapọ̀ láti mú ìròyìn àpapọ̀ ètò kẹ́yìn wá fún wa ní àṣálẹ́ ẹ̀ ẹ ṣeun.

ìwé ìròyìn àpapọ̀ ìtókẹ́yìn wà fún ẹ ní àṣálẹ́ yìí torí ní 103.5 FM lẹ́wàá kí ẹ má yẹ kúrò tó bá ti ń di aago mẹ́wàá àbọ̀ láàmàá mú àkọ́tún Jesus World wá sí etí ìgbọ́ nígbà tí a bá kúrò ńbẹ̀ náà láàmà padà wá láti wá mú ètò wa wá sí etí ìgbọ́ wa ìyẹn àṣà àti ìṣe 103.5 FM lẹ́wàá ẹ má yẹ kúrò kó àṣálẹ́ lẹ́ẹ̀kan sí.

0: 103.5 FM náà lẹ́sí wa kẹ má yìí kúrò ẹ̀kọ́ àṣálẹ́ lẹ́ẹ̀kan sí tó bá ṣe pé ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lẹ́ṣẹ̀ àbí 103.5 FM pẹ̀lú èmi tí ní tòótọ́ ọ̀mọ̀lọ́lá ọ̀lámijúlọ náà ni mo wà bí tó ètò wa ètò yín àṣà àti ìṣe níbi tí a ti ń sọ̀rọ̀ nípa àwọn àṣà wa ìṣe wa ọmọ kankan nípa ibi tí a ti wá kí la mọ̀ gangan nípa àdúgbò nípa ilé nípa ilé wa ibi tí a ti wá ó dá a sọ̀rọ̀ kankan nígbà kan a dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà pé oríṣiríṣi àdúgbò ló ní àwọn àṣà kan tí wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ní àwọn ìwà tí wọ́n ń hù àwọn ìwà sí wọn nínú ilé wọn dá wọ́n dẹ̀ ní àwọn ìṣe tó tún wá di pé ó tún ti di ìṣẹ̀ṣe o ní oríṣiríṣi ilé títí wa a ní àwọn nǹkan tá à ń ṣe ń bẹ̀ ilé wa eegun wà ń bẹ̀ ó dá eegun wòrè ṣé ládùn wò ni ṣé alágbo ni ṣé bàbá funfun ni èwo ló wà nílùú títí yín oríṣiríṣi nǹkan ni nǹkan tó wà bẹ́ẹ̀ abá ní kí ni nǹkan tó ń ṣe yàtọ̀ lọ́dọ̀ yín ó dá àwọn ọdún wo ni wọ́n ń ṣe lọ́dọ̀ yín tó yẹ pé ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn kó mọ̀ torí pé tí àwọn èèyàn bá wọ bẹ̀ pàápàá jùlọ tí àjèjì bá wọ bì kan kó máa béèrè pé báwo wọn ṣe ń ṣe níbí yìí tàbí kó wá ní tóun bá rí òun fẹ́ tẹ ojú ẹ̀dọ́ bó ṣe lóòótọ́ ni irọ́ ni àbí èké torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ń tà ń bẹ̀ tó yẹ pé wọn ò ní ìgbàgbọ́ nínú pé àwọn nǹkan kan wà tí wọ́n ń ṣe tó jẹ́ nǹkan ìbílẹ̀ àbí àbínibí ní ìlú kan àmọ́ èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ìyẹn náà ọ̀tọ̀ ni òun ni a ṣe máa ń sọ ní gbogbo ìgbà pé àwọn nǹkan kan tí wọ́n ń ṣe ní ilé títí àwa táwa ti jáde wa ẹ jẹ́ ká wà tá a jẹ́ ọmọ ẹ jẹ́ ká mọ̀ ọ́ torí pé tá a bá dé ibòmíì bóyá oúnjẹ kan ni wọn kì í jẹ níbẹ̀ ní ilé tá a ti jáde wa tó bá gbérú oúnjẹ yẹn sílẹ̀ níbi tá a bá lọ kí ni oúnjẹ yẹn máa ṣe fún wa ṣó máa pa wá lára ni ẹran tí wọ́n ní bẹ́yàn bá jẹ gúnugún kò gbọ́dọ̀ sọ pé ǹgún lòún jẹ o rárá ṣùgbọ́n tó bá jẹ́ pò jẹran adìyẹ kó wá lọ́wọ́ sọ pé ìgún lòún jẹ ibẹ̀ ló ti máa rí jà o torí mọ́numọ́ ló gbọ́dọ̀ fi ṣe o gbọ́dọ̀ máa sọ torí kì í ṣe nǹkan tá à ń jẹ oríṣi ni àìmọye àwọn èèyàn tó ṣe pé wọ́n máa ní kinní má wò ó tó bá ti rí wò dákẹ́ ẹnu ẹ má wulẹ̀ sọ̀rọ̀ tó o bá ti sọ kò sí wàhálà ṣùgbọ́n àbùrọ̀ máa ṣe fẹ̀tẹ̀fẹ̀tẹ̀ nǹkan tó o rí tó o fojú ẹ rí nǹkan tó jọ ẹni tí ò bá yẹ kó rí tó bá rí òun náà ló máa padà jẹ́ tolúwa ẹ àìmọye àwọn tó yẹ pé eegun yìí eegun ilé wa ni wọ́n ní aṣọ yìí má fọwọ́ kàn án tó bá wù á lọ sí wàá ní gẹ́ẹ̀ni wọ́n láṣọ yìí má fọwọ́ kàn wọ́n bá fọwọ́ kàn wọ́n láwọn nǹkan kan ṣẹlẹ̀ wọ́n àmọ́ tó bá dọ́jọ́ iwájú wọn níta ló gbé ẹni tó gbẹ̀kú eegun ló mọ̀ tó lò tó bá gbẹ̀kú eegun ò lè rí wọ kò ṣe ń lò oríṣiríṣi ni nínú àṣà nínú ìṣe wa ni kí làwà gangan mọ̀ a kàn wà àárín ni àmọ́ kí ni nǹkan tó ń lọ òótọ́ ọ̀làjú ti dé ó ti mú gbogbo ẹ̀ ó ti bá a dojú ẹ̀ ó ti bá a dojú ẹ̀ dé láì gbọdọ̀ wí kan ó kù ó là wá lójú lóòótọ́ sóríṣiríṣi nǹkan ṣùgbọ́n síbẹ̀ nǹkan ó là wá lójú sí dáadáa ó tún là wá sójú nípa láti fọwọ́ yí àwọn kankan láti fọwọ́ yí ìdàlú ṣùgbọ́n àwọn kankan kan kò yẹ ká fọwọ́ yí ìdàlú nínú bíbélì wọ́n ní ká fi ti késàrì fún késàrì kò ń ṣe pé késàrì ni wọ́n sọ orí give up belongs to caesar to caesar kò ṣe torí pé caesar wà lórí oyè nígbà yẹn náà ṣe ni pé kán fi fún àwọn òfin kan wà tó wà ń bẹ ẹ fi òfin ẹ fi fún un ṣó ni ẹ máa sanwó orí ẹsan o ẹ wá ní kò tọ̀nà rárá má jẹ ká wá ti torí ẹ ká má ṣe wá ní kí ló dé ṣe bá wà ń bẹ ìlú tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ wọn ní ká bá dé róòmù ẹ jẹ ká hùwà bí àwọn ará róòmù.
1: bó o bá dẹ́kọ̀ tún hùwà bí ará èkó.
0: ló bá tán.
1: Róòmù nìkan kọ́ o kódà bó o bá dé ìbàdàn hùwà bí ará ìbàdàn tó o bá lọ ẹgbẹ́ ní kogi hùwà bí ará ẹgbẹ́ àìhùwà bí ará ẹgbẹ́ wọn lè gba ẹlẹgbẹ kan gba ẹgbẹ